náà gbogbo èèyàn kígbe ní òṣè ọlọ́run òṣè jésù òṣè ẹ̀mí mímọ́ òṣè o ẹ̀mí mímọ́ òṣè o ẹ̀mí mímọ́ ibi ayé fojú sí ọ̀nà ó gbàgbẹ́ ẹ̀mí mímọ́ òṣè o ẹ wá ṣe nkankan fún mi láàárọ̀ yìí gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ dọ̀bálẹ̀ lónìí ọjọ́ kìíní oṣù keje ẹni bàbá láì dènà pẹ̀lú mo gbé ọ̀gá gbogbo ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ ẹ kúnlẹ̀ ẹni jésù mo gbé ọ̀gá mo dúpẹ́ fún èmi àti àwọn ọmọ mi adá ògo padà fún ẹ wá yíká ọ̀tún ẹ yíká òsì dádì ẹ dìde ńlẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn a fẹ́ kí alleluya méje ìjọba kẹfà ti gbé ìjọba lẹ̀ fún ìjọba ẹlẹ́ẹ̀keje a tún wọnú oṣù keje òní ní ọjọ́ kìíní nínú ẹ̀ ọba tó jẹ́ kó rí oṣù pípé oṣù eléyìí ni wọ́n ń pè ní overtaken by favour yíyà wọ́n lẹ̀ nípa ojú rere kìí ṣe nípa agbára báyìí àṣé èèyàn lè fojú rere èèyàn fi lè léèyàn bá èèyàn lè fi ojú rere tó yà wọ́n lẹ̀ sáà níbo lẹ wà ẹ jájọ kí alleluya méje kẹ fi sáìn pé èmi tí mo rí ìlàjì tọkàn ọdún yìí èmi náà mò ń dún tí mò ń dúpẹ́ mọ́mí àti dádì ẹ jájọ kí we are going to shout that seven hallelujah bọ́ ọ bá wà mẹ́ o lè gbé bọ́ọ̀dì ẹ bọ́ ọ bá fẹ́ fò ní gbogbo ẹ̀yìn tẹ́ gbàgbọ́ pé o lè fò láàrin oṣù mẹ́fà ẹnìkan bíi báwo físà rẹ lè bọ́ sí ni owó tíkẹ́ẹ̀tì ó sì tún jáde ẹ̀yin kan ó fò tẹ́ dénú tẹ́ dé rí ní second half ní gbogbo àwọn tí ń tẹ̀lé mi lọ jerusalem ẹ̀ mọ́ gbáradì inami kwame nasha mo gbọ́ létí mi àwọn kan yóò surprise tí wọ́n rí nínú oṣù yìí wọ́n sì mọ da omi lójú láìsí pé wọ́n ń kẹ́dùn inú wọn dùn dé bẹ́ẹ̀ ẹ̀mí olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi so le jọ ìwà kan fòókè kí alleluya méje oṣù keje today is 01/07/2026 somebody shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah oko ogo mẹfa ogo méje ẹjẹ ase méje ni ati ku mẹfa ogo méje oya ogo ogo ogo ogo ogo ogo ogo fun mesaya pastor mrs temitayo asi orin re loni asi orin iyawo mi loruko baba to ma ti temi mimo akan ni ki won fe leyin e fun wa ni towo ka tan fi yen wole ni won gba to je pe lekan lodun lorin mo jade mama o mo fe se nkan kan to yato laare.

0: orúkọ mi ni Nathaniel Ademide. Emi ni mo jẹri ni 2 months ago pe Olorun ṣe moto fun mi. Ni last year September October igba ta sese de IBB main auditorium. So baba mi wa so won so pe awon fe ra transformer. O ṣa so iye to pusha. So ninu business mi mo ṣa ṣe iwon ti agbara mi le ṣe. Won a fi owo yen so
1: pe Mambo sese gbo nkan. Sister Iloja Denjo ni ko ra moto eyin te ba ranti. To ba ranti o wa njo nu. Lẹ́yìn ìgbà tí wọ́n sì sọ bẹ́ẹ̀ tán wọ́n wá gbọ́ tí mò ń sọ pé a sì fẹ́ ra transformer o tọ́ọ̀tì fẹ́ ra transformer nílò transformer o bí mo ní a nílò gbálẹ̀ àwọn kò dìde náà ni so àwọn náà wá jáde wọ́n mú owó látàkó wọn wọ́n ní ẹ bá háàdì owó yìí nínú owó ọjà rẹ̀ ní o ibi wọ́n bá dé nìyẹn ọ̀yà ride on.
0: So nkan tí wọ́n á fi orí owó yẹn sọ ni pé kó tó di bẹ́ẹ̀dẹ̀ mi ọdún yìí ipe kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní one of the biggest perfume store in Ibadan.
1: Nice. So èlò ni owó yín ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè owó tẹ san lọ́jọ́ yẹn èlò lẹ kó fún mi.
0: ₦1 million ni sá.
1: Ó ti sùn. Kò síṣẹ́ tó pe owó mi ò ní ta lọ́bẹ̀ fọ́nà ní 500 ta lọ́bẹ̀ fọ́nà ní 1 million ọkàn rò láti inú ẹ̀ ni pé tọ́ọ̀tì mi ni bí mo lè fele ìṣìrègùn kí ló wá rí nkiri rìsọ́ọ̀tì ẹ̀ wọ́n láwọn fẹ́ big shop.
0: So mo ní pé mo fẹ́ big store big one of the biggest perfume store in Ibadan. So ìgbà tó di April owó mọ́tò yọ.
1: Owó kí lọ yọ.
0: Owó mọ́tò.
1: Nice.
0: So gbogbo tọ́ọ̀tì mi pé ìgbà tí mo ti ra mọ́tò pé ìbọn ni mo tún ti fẹ́ rí owó láti gba store mo sì ní díẹ̀ ní service mi. Mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi láì ní tẹnìkan nínú bí Ọlọ́run ṣe gbẹ́rànlọ́wọ́ bó ṣe ṣe fún mi Ọlọ́run ṣe fún mi láì ní ìrànlọ́wọ́ ẹnìkankan nínú ìrànlọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe ṣe bẹ́ẹ̀ ni sà Ọlọ́run ṣe fún mi ju bí mo ti bèrè lọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ipẹ́ lára owó business mi tí mo yọ tash díẹ̀ níbi bẹ̀ tí mo fi fún Ọlọ́run Ọlọ́run rẹ̀ amọ́tò fún mi Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume store in Ibadan mo dá gbogbo ọpẹ́ padà fún Ọlọ́run láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ ń wo ṣọ́ọ̀bù wọn let me see. Èyí ò ṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀n tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan. Nice. Ẹ jẹ́ lọ George. Ẹ pàdé mi ní ìsìn ní ìsìn ní fẹ́rẹ́ ń jogi lórí Facebook 6:30. Ẹ̀yin àyànfẹ́ ó ṣe kókó kó jẹ́ pàdé. Òní ni wáhùn wọn ràn mí ń ṣe sí. Ẹ mú àbẹ́lẹ̀ yín tẹ́ ẹ bá ń bọ̀ ní chọ́ọ̀chì ni náà lábẹ́rẹ̀. Ẹ mú interview break wà á gbá àwẹ̀ lónìí. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ó yọnu owó ọjà rẹ̀. So ó lè yọnu owó yìí. Kó o fi san rẹ májẹ̀mú lónìí. So ó lè sàǹdà mẹ́wàá. Our God is not a rubber. Ọlọ́run kì í jalè kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn oníṣọ́kúso kó bọ̀. Wọ́n fẹ́ gbá wọn ni. Wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọ̀nà ọmọ wa. Ó gbọ́ pé chọ́ọ̀tì nílò transformer. Ó sì lọ yọ owó jáde látòwẹ̀. Ìdáwó ṣọ́ọ̀ṣì láyé ń rí ẹ̀ rí ìnáwó. Olùfẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ san rẹ májẹ̀mú yín lónìí. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sù keje yóò pè ọ jù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sàn dá mẹ́wàá. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san rẹ àánú. Ẹ gba count number church 1966 36 38 73 1966 36 38 73